0: dúró sí owó òtún dá lọ́wọ́ ẹ̀ mọ́ kí ni account number church 2017 42 90 47 2017 42 90 47 2017 42 90 47. Comfort Life Mission International ni account name First Bank.
1: Bíyàn bá wọlé lo eléyìí 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ló gbé jáde. Náà gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹjẹ́ àṣìlè iṣẹ́ àwọn apostle lónìí níbo lẹ ti ń gbò mí. Iṣẹ́ àwọn apostle láàkà láàárọ̀ ìtò Heart of Apostle chapter 1 títí wọ chapter 10 ìwé iṣẹ́ àwọn apostle láàárín ọjọ́ méjì sí mẹ́ta parí.
0: Now gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n bí ní òní this your birthday kúnlẹ̀ ń bẹ̀ yẹn ọjọ́ rẹ̀ ti ẹ̀ dá mo bí ọwọ́ sókè gbogbo ẹ̀yin ọmọ tí